Jésù ò mà ṣe ògbò ni fún ọ Jésù. Ẹ wá kúnlẹ̀ sókè, mọ́mí àti dádì, ẹ kúnlẹ̀ sókè. Ẹ jẹ́ ń gbàdúrà kejì fún Yemi màá gbà. Àdúrà kejì tí Ọlọ́run kì í kọ̀ ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Àmì ìmọ̀ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó. Bàbá, oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀, kò sí ẹnìkan tó lè dúró. Oníṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀, káwọ̀ ó lè bá máa bẹ̀rù ẹ̀. Àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Nítorí tó lọ fẹ́ dẹ̀wọ̀n lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday. Jọ̀ọ́, dárí ẹ̀

gbàgbé ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ tí wọn bá lè rẹra wọn lẹ bá ṣe kúnlẹ ó ní tí wọn sì tọrọ fún ìdáríjì ẹsẹ wọn tí wọn gbàdúrà bí ó lóun ọgbọn láti ọrun ó lóun ọgbọn.

wọ gan ríran ikú tàbí ẹ̀mí kan ń já ọ láyà pé nǹkan lè ṣe ọ́ mọ̀ náwó sókè látòmí lọ má jẹ̀mú ikú ọyẹ lórí ẹ̀ bí a bá rẹ́nikẹ́ni tí wọ́n ní kó kúkú dandan tí wọ́n ẹni tí ó mú dání iwọ́ àtọmọ́ mọ̀ yọ yín dànù kó bẹ́ẹ̀ ẹ̀yin ò sí mbẹ̀ bíbélì ní ẹ̀yìn kì yóò pín kúkú kan bí ò ṣe yíyè mo kéde ìyè sí ọ mo kéde ìyè fún àwọn ọmọ rẹ ẹ wá gbọ́ o físíkálì nìyẹn ẹ̀yin kan bẹ tó jẹ́ pé n tó kú ó ju kéyìn òkú lọ iṣẹ́ ti kú lọ́ọ̀rẹ́ ìgbéyàwó ti kú ìdó

0: 89 ẹni kan ni ẹ tun pe 070 070 89 38 20 89. Ẹ le pe number yẹn, pe message sori ẹ, alagbara ẹni to laye atọrun, awọn eyan ti n bu pẹ bo ba fẹ debẹ lato ni lọ, bo fẹ debẹ lọla, ẹ je mẹnu ko mi bẹ yẹn, ẹ je se bayi ki n to pe, mo fẹ pe awọn eyan wọle. Ẹ gbọ́ ohun ti bibeli sọ ninu iwe Mark chapter 5 verse 25 to 34. Mark chapter 5 verse 25 to 34. Ibi lati ri obirin onisun ẹjẹ, ẹ mọ gbagbe o, ara awọn nkan to lọlọ won denwo ni healing and deliverance miracle ti o sele loni lọjọ Friday. Ẹnikan ni onisun ẹjẹ, bẹẹ ni obirin onisun ẹjẹ ọdun mejila lo fi se. Bọ̀ ní kété tó pàdé Jésù oníṣẹ́ ìyanu, ó lọ ìsun ẹ̀jẹ̀ parẹ́ ìyípadà láti déba. Ẹ̀yin àyànfẹ́ wo nǹkan, ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ yìí.
1: Orúkọ mi ni Mrs. Ọ̀jẹ́tọ́lá Bukola.
0: Nice.
1: Mo ti wá síbi tẹ́lẹ̀ tí mo wá jẹ́rìí sí agbára Ọlọ́run lórí ọmọ mi yìí. Ó wà into drug. As in, ó wà drug addicted.
0: Àwọn tí máa ń mu nǹkan.
1: Ì máa ń mu ìmukúmu. Yes. Mo le sọ gbaya o, gbangba nsin tori pe Olorun ti se yanu. Nigba yen mi riri le so toroju ti mi pe omo mi
0: ati gbo
1: ati gbo tori o ye ko ti pari Adeleke University lo wa. O ti ye ko pari lati 2023. Ki drug to wa mu yen o mu ona moruko awon ti mu. O sa mu
2: Colos.
0: Colos.
2: Ice.
0: Ice.

Access Bank nìyẹn, Comfort Life Mission náà ni ó tún gbé jáde. Ǹjẹ́ jẹ́ mọ̀ pàtó parí Bible látàánù? Gbogbo ìwọ́ tó o bá jẹ gbèsè Bible rẹ̀ tètè mọ̀ ká báyìí. Because Olúwa ní àṣẹ nǹkan kan tó sì yàtọ̀ gédégédé mọ̀ ń gbé bọ̀ láìpẹ́ lórí ọ̀rọ̀ Bíbélì náà. Ó ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí ẹ wá kúnlẹ̀. Mo fẹ́ lọ bí àṣẹ àti májẹ̀mú Ọlọ́run. Mo fẹ́ bí lọ sọ̀rọ̀ sí ayé àwọn èèyàn lórí Facebook, YouTube àti TikTok. Nǹkan kan bẹ tí mo fẹ́ ṣe láàárọ̀ yìí. A ṣe nǹkan kan lánàá pẹ̀lú ìgbàlẹ̀. A tó ṣe nǹkan kan láàárọ̀ yìí. Aago mẹ́fà àbọ̀ ni ẹ pàdé mi ká tó pàdé ṣọ́ọ̀chì ní aago mẹ́jọ àbọ̀. Àtàgò mẹ́rin ìsìn tó bá wùn ọ̀ ni ọ wánu méjèèjì. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ ẹ̀ máàkì bẹ́ẹ̀tìdé yín lónìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín lónìí dá ọyọ ẹ̀kúnlẹ̀. Ẹ jẹ́ ń gbàdúrà fún wa. Mo gbé ọwọ́ mi sókè. Ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ.